0: fún ilé alẹ yóò ní kan ní ìṣẹlẹ àpòjọ ewì jí àjẹ bàkàlẹ wà àìdájí àṣẹdá àjí ní kí bági bọ yóò ní wà jíṣẹ jíṣẹ nana jíṣẹ ọba ọba lúwàyé jíṣẹ jíṣẹ kọlọbẹsẹ kàbíyèsí jìmájèjì àjẹ arábìnrin nílá. Yaya lode, baba lode, baba lode,
1: oba o,
0: baba.
2: Con ayuda de Mateus, aleluya, de Os Cinco As, a calma, la calma en este disco. Aguda, afasema, higne, de Álvaro Lancelotti.